0: owó lọ sí mu lẹ jẹ. Ẹ ká lè jẹ́ ló jarọ ní àyẹ́. Bẹ́ẹ̀ má sí mu wá bí a bí yá mi kàn mẹ́gbẹ̀ lọ wá. Bọ́mọ láyé. Ibi àwọn ìlú ọmọ mi jẹ́ àrùn kọ̀ọ̀kan kárẹ́. Wọ́n á dé gọ́mọ láyé. Mi ká ìwé yàn. Kọjá mọ́ lẹ́rú pa ọmọ àláyà. Ṣé wí ìdí àwọn ọba ọjọ́ ọ̀pẹ ní kẹ́ ẹ̀rọ? Mára kò ní mọ́ pọ́ lẹ́rú pa ọmọ àláyà. Mára kò ní mọ́ pọ́ lẹ́rú pa ọmọ àláyà. Ṣé wí ìdí àwọn ẹ̀rẹ́gẹ̀ ọ̀nyà rẹ̀ ní kẹ́ ẹ̀rọ? Àìsè wú ọ̀ àṣọ bẹ́ẹ̀ gẹ̀ rìn ín wà ń pa. Nẹ̀rú bọ́ ni kò lọ́ ẹ̀ nínú iṣẹ́. Ìní ẹ̀dọ́ ẹ̀
1: Idi with you. Old radio.